0: fẹ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó o bá rà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd care ni mo ti rà wọ́n kódà iphone tó ń wò lọ́wọ́ mi yìí lè sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa sí

0: padà wáyé.
1: Alejò, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ sọ̀rọ̀ yín ní pé-pé-pé, kọ́mọ́ gùn, ẹ ṣe ní pé-pé-pé, kí lorúkọ alejò mi, kí ni tó gbé alejò mi wálé agbára?
2: Orúkọ mi ni Bùnmí Martins.
1: Okay.
2: Mo wá.
1: Ẹ wá sọ̀rọ̀ sókè o.
2: Okay, sir. Orúkọ mi ni Bùnmí Martins. Mo wá fún ìrànlọ́wọ́.
1: Okay. Lórí kíni?
2: Lórí òkú màmá mi tó ti wà ní mọ́ṣúárì fún 23 months báyìí.
1: Kí lẹ̀ ń wò tó kú ìyá yín fi wà ní mọ́ṣúárì fún 23 months?
2: Ẹ̀gbọ́n mi ló gbé òkú lọ sí mọ́ṣúárì.
1: Okay, mo ń bọ̀.

0: RQ, bare farin ciki, saki da dadin dandano.
1: Osu ba si di ke laye lo, si di ke laye lo. Sandi adi e la won ma tun se si di ke laye lo. Ogun mata lopo ko mara lawin o pada ti dopin. Sontagbara ka so yoku leta si di ke laye lo. Sontagbara ka so yoku leta si di ke laye lo. Ko to ba ti ba ti ba je electrical appliances, computer ati computer accessories, won ta automobiles, o si ko non ta lo ba si di ke. Wàhálà lọ́dọ̀ wọn àbá fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sọ dídàdì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àṣọ òkú díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowókùnkùn sí lórí ẹ lè download app yìí lórí app store.